0: dájú, ẹ jẹ́ ká gbọ́ àwọn àkókò oníròyìn náà.
1: Ìkìlọ̀ ti lọ bá gbogbo àwọn olùgbé ní ìlú Yúrómì láti máa yàgò fún ara ọjà tí àwọn kan ti jí gbé níbì kan. Àwọn òbí ní ìpínlẹ̀ Edo ti pèpè àti rawọ́ ẹ̀bẹ̀ fún ìjọba láti jẹ́ kí àwọn ọmọ tó bá jẹ́ àbúrò kí wọ́n máa lo àwọn ìwé tí ẹ̀gbọ́n wọn ti lò ní ọdún tó bá tẹ̀lera wọn. Ìjọba àpapọ̀ ti kéde ọjọ́ ìṣẹ́gun tí ó ń bọ̀ gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ fún àwọn òṣìṣẹ́ láti fi ṣe ayẹyẹ ọjọ́òbí Ànábì Muhammad. Wàyí o, ẹ jẹ́ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ìpè ti lọ bá gbogbo àwọn olùgbé ní ìlú Yúrómì ní ìjọba ìbílẹ̀ Asian North East wípé kí wọ́n yàgò fún àárín